ẹ̀kàlẹ́. Níbi gbogbo tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Bí onírèsí ò bá fi ń gbámọ́ yìí tó ti fi ń lẹ̀ ń kọ́. Kò ní parun láéláé. Ìlérí olúwa lọ́ba. Mọ̀ Mohbad Preston. Ó tilẹ̀ jẹ́ wípé wọ́n sì gbé ẹ síbi tí wọ́n gbé ẹ sí.

Olúwa. Ayé wa kò ní yẹlẹ̀. Ayé wa kalẹ̀ láṣọba mi aláwòrán. Ó ti yẹ ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin tí orílẹ̀-èdè Nàìjíríà tọ́jú orí wọn wà lábẹ́ ogún ọdún under 20 Falconet. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n nà wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n perégedé o. Wọ́n perégedé fún ife ẹ̀yẹ àgbáyé FIFA under 20 World Cup. Tàbá ń sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù obìnrin Falconet. Ẹ má gbàgbé wípé lọ́sẹ̀ tó kọjá ní ìlú Ìkẹ́nẹ́ láti na àwọn aráabí yìí pẹ̀lú àmì ayò méjì sí òdo. Second leg yẹn wá láǹfààní láti wáyé ní òní lápò ọ̀dọ̀ tiwọn. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n nà wá pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan. Ṣùgbọ́n tá a bá kópọ̀ aggregate 3-2 la fi perégedé lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ọdún 2022 láti qualify fún irúfẹ́ ìdíje yẹn gbẹ̀yìn. Ṣùgbọ́n a dúpẹ́ pé òkun wípé lénìí oríire lọ́tún oríire lọ́sì ni wọ́n fi ránṣẹ́ sí ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin Falconet ti orílẹ̀-èdè Nàìjíríà. Mo ń bọ̀ ó máa yànnàná ẹ̀ délẹ̀ dáadáa fún yín.

0: Goya, wow.
1: Bẹ́ẹ̀ a ṣì wà lórí àwọn agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù àgbà òjẹ̀ obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons ni wọn yóò máa tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè UK ní òpin oṣù tí a wà yé. Eléyìí wáyé ní ìbámu ìgbáradì wọn fún ìdíje ife ti ilẹ̀ adúláwọ̀ tí yóò máa wáyé lórílẹ̀-èdè Morocco. Kódà wọn ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ́ fún àwọn agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà, àwọn àgbà ọjẹ́ ni ó, àwọn Super Falcons. Ìròyìn kan tó kọ̀ bà nínú tó bà mí nínú jẹ́ níbẹ̀, òun ni pé Esther Okoronkwo à ń gba aládùúrà wípé kó tètè fit fún ìdíje WAFCON, nítorí láìpẹ́ yìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ní injury Ǹjẹ́ mọ̀ wípé orílẹ̀-èdè Iran wọ́n ń bèrè kankan láti kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé? Kí ni orílẹ̀-èdè yìí ń bèrè? Ẹ máa láǹfààní láti gbọ́ léni. Ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àti Liverpool lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin àwọn méjèèjì léni, àwọn èèyàn ti ń sọ̀rọ̀, kódà àwọn agbábọ́ọ̀lù wọn ti ń fi ohùn léde. Bẹ́ẹ̀ làwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè France, àwọn bíi Lens, wọ́n yọ̀ wípé àwọn ti qualify, àwọn ti perégedé síbi ìdíje UEFA Champions League ti sáà tó ń bọ̀. Rafael Onyedika, agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà, wọn ti jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ o. Àwọn ti ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray wọn ti jáwọ́. Thierry Henry ó sọ kankan pé òun sì máa ń la àwọn àlá kan tó ní ṣe pẹ̀lú ti ìdíje UEFA Champions League. Ọ̀rọ̀ Arsenal lọ sọ débẹ̀ o, tó fìdí wípé òun sì máa ń lálà nípa àwọn nǹkan kan tó ṣẹlẹ̀. Rema, lẹ́yìn tí a fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Burna Boy ó pẹ̀lú Shakira láti ṣe àgbékalẹ̀ orin tí wọ́n fẹ́ kọ fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup, wọ́n tún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Rema òun náà yóò máa pẹ̀lú àwọn olórin kan láti máa dá àwọn èèyàn lárayá pẹ̀lú orin aládìídùn. Tàbá sọ̀rọ̀ nípa open ceremony níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ má gbàgbé o, ìpè nǹkan kan ṣì ń lọ pẹ̀lú àwọn ti Real Madrid pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ ní dressing room wọn lásìkò yìí. Ọlá ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Tàbá sọ̀rọ̀ nípa ìdíje El Clásico.

It will be difficult. It will be difficult for Arsenal to compete with PSG. Alonso Eleye, ni wale mo, final ti DJ UEFA Champions League. Ema Jagin Tobewood, Don Lorino. Eyin ti Arsenal, Mikel Arteta, Open kankan mule. Nipa ti agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, kí ló sọ nípa agbábọ́ọ̀lù yìí, ta ni agbábọ́ọ̀lù yìí gan? Níbi gbogbo tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, níbi gbogbo tí ọwọ́ jẹ rin ìkànnì yìí bá fẹ́ dé, mo kí yín, mo ṣe yín pẹ̀lẹ́. Báwo ló ṣe ń lọ? Àwọn kan ti wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti ń smile lásìkò yìí torí pé bọ́ ṣe kí ni bọ́ ṣe gbé ló bọ́ sójú ẹ̀. Eagle 7 Sport Radio 103.7 FM. Safidikale sílùú Abẹ́òkúta tí ń ṣolú ìlú ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan kan ṣẹlẹ̀ lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò. Ẹ jẹ́ ń wọnú agbami ètò máa mú wá. Ẹ má gbàgbé pé ìdíje Italian Open yẹn náà ń ṣe bẹ́ẹ̀, ó ń tẹ̀síwájú. Iga Swiatek ó ti tẹ̀síwájú. Àwọn wo ni wọ́n jọ fẹ́ kojú ara wọn? Ẹ jẹ́ a máa bábọ̀ lórí ètò yẹn tá a pè ní lórí pápá plus LPP Nikon Eagle 7 Sport Radio 103.7 FM. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti wò ó? Ètò ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé lónìí láàrin gíwá ìkànnì yìí, Chief Olóyè Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí àti ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà, aṣòfin Ìyábọ̀ Òjò, Ìyábọ̀ Ọbásanjọ́. Kí ló kan Ìyábọ̀ Òjò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Àṣìwí ò tá sì sọ. Ọlọ́run ṣàánú. Ètò ìfọ̀rọ̀wérọ̀ láàrin Olúṣẹ́gun Ọ̀dẹ́gbàmí àti Ìyábọ̀ Ọbásanjọ́. Àwọn èèyàn rò pé ó ti tán lápá ibìkan fún ìyá yìí wípé nígbà tí wọn ti láǹfààní láti gbé àsìá ẹgbẹ́ òṣèlú APC, wọ́n rò pé kí ló tún kàn láì mọ̀ wípé ókùókù nìbọn rú fún ìyá yìí. Wọ́n yànnàná àwọn kankan lórí ètò yẹn lénìí tí mo dẹ̀ máa láǹfààní láti ròyìn, láti lọ wò ó, láti lọ gbọ́. Ẹ̀yin tẹ gbọ́ láàárọ̀ òní, mo kí yín kú oríire, mo ṣe yín pẹ̀lẹ́. Ẹ̀yin tẹ wá láǹfààní láti wò ó, ó ti wà lójú òpó. Ìkànnì YouTube ti Eagle 7 Sport Radio 103.7 FM. Ẹ tẹ̀ sójú òpó YouTube, ẹ máa rí níbẹ̀ bó ṣe lọ. Ètò ìfọ̀rọ̀wérọ̀, ètò yẹn 90 minutes with Maddie Mariko 7. Ó ti wà lójú òpó YouTube ti Eagle 7 Sport Radio 103.7 FM. Ẹ̀yin tẹ bá dẹ̀ wà lórí contact list gíwá ìkànnì yìí, ẹ ti máa mirí ní ìdáhùn wípé wọ́n ti fi ránṣẹ́ sí yín. Bí wọ́n ṣe máa ń ṣe ní gbogbo ìgbà nìyẹn. Tẹ bá wa wò ó, ẹ má wò ó lásán, ẹ comment, ẹ like, tẹ dẹ̀ bá wa share. Nítorí àwọn nǹkan tí wọ́n sọ lórí ètò yẹn lónìí, ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ púpọ̀. Ìròyìn tó àmọ́ ojúbà, ẹ̀yin náà débẹ̀ kẹ lọ ṣe kíni, kẹ lọ wò ó. Bẹ́ẹ̀ ẹ má gbàgbé o, a kú ìpalẹ̀mọ́ ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó wọlé dé tán, World Cup is around the corner. Abúlé ife ẹ̀yẹ àgbáyé World Cup Village ti Eagle 7 Sport Radio 103.7 FM. Ó ti wà ńlẹ̀ o, ó ti wà lọ́nà. Báwo lẹ̀yìn ṣe fẹ́ ṣe? Ìpele àṣekágbá la wà báyìí. Tó bá ti bẹ̀rẹ̀ báyìí, mẹ́wàá ṣẹlẹ̀ nínú abúlé, mẹ́wàá ṣẹlẹ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ṣẹ́yìn ti gbáradì nítorí àwa níkànnì Eagle 7 Sport Radio 103.7 FM. Àti gbáradì lápọ̀ ọ̀dọ̀ tiwa o, a máa ṣe fún yín láwẹ́ láwẹ́ tó bá di ìgbà náà. Ọtẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi ti yín tòótọ́ Samuel Owóyẹmí Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Àwọn kan pè mí ní fẹ́lẹ́fẹ́lẹ́ láyé mo dáhùn, àwọn kan pè mí ní fẹ́lẹ́ láyé mo dá wọn lóhùn, àwọn kan wù mí ṣùṣù wọ́n pè mí ní fẹ́lẹ́. Mo ní èyí tẹnu yín bá bà ń bẹ́ẹ̀ pè mí máa dá yín lóhùn torí wípé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní ṣe.
apa te eto bi eni pa te ileke awoko eto bi eni woko trailer iyin eto to ba logbon lori ni o emi ko olorun oba oke lo nfun mi se ni gbogbo igba tani emi tani iran mi emi rupe lasan to se lenu yan to fi oro si lenu alhamdulillah rabbi alamin ko ni fona loki orun we inform we educate we entertain mo tutu de o jeke bi se mi eyi ta se lana le nkan sara si awa course olorun ba oke lo nfun wa se ni gbogbo igba lori eto lpp Nikoni Eagles 7 Sport Radio 103.7 FM lori papa plus la pe to ba je igba koko tin re seyin lanfani lati ma gbo wa Nikoni Eagles 7 Sport Radio 103.7 FM e ma si emeji e emi na ni emi mo wa sori eto loni la shoba mi alawra bi won ni fe lomi se mi o ya o e je ngba bi wole ke le mo wi pe ati de sori eto yen nama nama

èmi kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ ètò yìí nìkànnì Eagles 7 Sport Radio 103.7 FM. Ẹ̀jẹ̀ ń tún sọ ọ́ di mímọ̀ fún yín lẹ́ẹ̀kan sí. Lórí pápá Plus lẹ́tọ̀ ètò ní lórí pápá Plus LPP. Kí la máa ń ṣe lórí ètò yìí? Abala mẹ́ta la di ẹrù ètò yìí. Abala àkọ́kọ́ la pè ní akọni lórí pápá. Níbi tá a ti máa ń láǹfààní láti mú ìtàn akọni lórí pápá wá sí etí ìbọn yín. Àwa mú àwọn ìtàn wọ̀nyí lásán. Àmú wa kẹ lè rí ẹ̀kan kan tàbí ìkejì dìmú nínú ìtàn ìgbésí ayé wọn ni. Wọ́n wọ àwọn òsímọ́ lókè erùpẹ̀. Àwọn nǹkan kan wà tó dìrọ̀ mọ́ ìrìn àjò wọn tá a fẹ́ jẹ́ kẹ bù mú nínú omi ọgbọ́n wọn. Lálẹ́ òní mú ìrìn àjò. Mo ṣiṣẹ́ ìwádìí. Abala àkọ́kọ́ yìí á gbé mi lọ sí ilẹ̀ adúláwọ̀ náà ni mo ṣe wà. Màá láǹfààní láti yànnàná abala àkọ́kọ́ yẹn ti bá ti wọnú ẹ lọ. Abala ẹlẹ́ẹ̀kejì la pè ní lórí pápá gangan. Níbẹ̀ láti máa yànnàná, níbẹ̀ láti máa gbé yín débẹ̀ nọ́mánọ́mà, níbẹ̀ láti máa ṣe láwẹ́láwẹ́. Nípa ti àwọn ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá mi wá sóde ní alẹ́ òní. Mo sọ ọ́ di mímọ̀ fún yín wípé nǹkan kan ṣẹlẹ̀ lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò. Anthony Joshua àti àwọn alátìlẹyìn rẹ̀ tó fi mọ́ Tyson Fury nǹkan kan ṣẹlẹ̀ lásìkò yìí. Tábá wọnú agbami ètò màá yànnàná ẹ̀. Bákan náà, nípa ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré lawn tennis, màá láǹfààní láti jábọ̀ bí nǹkan ṣe dé dúró nípa ti ìdíje tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo sọ di mímọ̀ fún yín lánàá wípé agbábọ́ọ̀lù kan ọmọ orílẹ̀-èdè Italy, òun ti ń dá bí ẹdun rọ̀ bí òwe, kódà òun ní ohun tó wà lọ́kàn òun ni láti jẹ́ nọmba 1 lágbo ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré. Ẹ máa láǹfààní láti gbọ́ yẹn náà tá a bá wọnú agbami ètò yẹn dáadáa. Àwọn ìròyìn kan wà tó ní ṣe pẹ̀lú ti àwọn ti Manchester United. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ń gbé ìgbésẹ̀ kan. Àwọn Chelsea akọ́nimọ̀ọ́gbá wọn ti fi ọ̀rọ̀ kan léde lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé kojú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lónìí. Máa yànnàná bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ òní bí wọ́n ṣe rí kí tó wọnú àwọn ìròyìn yẹn lọ lónìsànsàn. Gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ lálẹ́ òní lórí ètò yẹn lábala lórí pápá gangan. Abala tó tẹ̀lé òun la pè ní abala ṣóyọ̀ logo. Níbi tí ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, ẹ̀yin olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù, ẹ jọ máa gbóhùn ara yín. Ẹ̀yin ti Chelsea, àná ibi tá a roko tì sí, a tún fẹ́ mú un bẹ̀ lénìí. Chelsea, wọ́n ti gbá àmì ayò ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lónìí. Arsenal, kí ló máa ṣẹlẹ̀ ní ọ̀la nígbà tẹ bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham? Manchester City, àwọn ń jáwé olúborí lọ́wọ́lọ́wọ́. Wọ́n dẹ̀ ti gba tán, wọ́n ti jáwé olúborí àmì ayò mẹ́ta ni wọ́n fi ná Brentford. Màá fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé káàkiri ìdíje líìgì oníkálukú kí tó tẹnubọyọ gbogbo ẹ̀ lálẹ́ òní. Abala tó kẹ́yìn la pè ní abala ṣúyọ̀ logo. Níbi tẹ́ ti máa láǹfààní láti pè wọlé. Tẹ́ ẹ bá ti pè wọlé, ẹ gbìyànjú kẹyọ sán ni mò ń kúrò níbẹ̀. Tó máa jẹ́ obìnrin ni wọ́n ní ó ṣe wà nílé bàbá rẹ ni àbí ó ti láǹfààní láti ṣe ìgbéyàwó. Ó ti márì. Lábala yẹn ò ní ṣe àmúlò orúkọ bàbá rẹ àbí orúkọ ọkọ rẹ. Orúkọ ikọ̀ agbábọ́ọ̀lù tó ń ṣojú fún ni wà á ṣe àmúlò. Tó bá jẹ́ Janet Aderibigbe ló ń jẹ́. Gbìyànjú kó yọ Aderibigbe kúrò níbẹ̀. Wà á rọ́pò rẹ̀ pé bóyá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Arsenal ló ń ṣojú fún èyíkéyìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Mú kan nínú ẹ̀ kò fi rọ́pò Sunny mọ́ ẹ. Ó di kíni? Ó di Janet Chelsea àbí Arsenal? Bó sì jẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Barca ló ń ṣojú fún o lè fi yẹn náà ti. Eléyìí ni mo fi ń yànnàná ẹ̀ láti jẹ́ kẹ mọ̀ nípa bá a ṣe máa ń ṣe lórí ètò lórí pápá Plus nìkànnì Eagles 7 Sport Radio 103.7 FM tá a fi dí kalẹ̀ sílùú Abẹ́òkúta.

0: báyìí dínà pẹ̀lú láìfi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹjẹ́ ń tẹ̀ sọ wájú.
1: Jákèjádò ní ẹ̀hún, oṣù ti bẹ̀rẹ̀ ètò ní ẹ̀mú kálẹ̀kẹ̀ wá kọ́.
0: Kì í má dàyín lágara ọ̀rọ̀.
1: Ọlọ́run tó fi níjọba wọn. Àìmọye ẹran níbo, olólà àjùmọ̀ bá wọn. Ní ti ká ṣe tuntun lọ́gbọ́n tó tún nílẹ̀ gidi gan. Owó Yẹmi sá.
0: Ẹjẹ́ ń sáré fún yín ní àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lónìí.
1: Má ṣètò ẹ lọ.
0: Kí tó tẹnubọ abala àkọ́kọ́ lórí ètò. LPP lórí pápá plus nìkànnì Eagles 7 Sport Radio 103.7 FM. Ẹ ti mọ bí mo ti máa ń gbé. Ẹ mọ bí tí mo ti máa ń gbé wá. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè France níbi ìdíje France League 1.

jẹ́ ń gbé láti orílẹ̀-èdè Italy. Ní alẹ́ òní. Mo ṣe ń padà bọ̀ lórílẹ̀-èdè France. Ẹ̀jẹ̀ ń gbé láti orílẹ̀-èdè Italy. Níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lónìí, Cagliari wọ́n jẹgba Udinese náà wọ́n pẹ̀lú àmì ayò méjì sí òdo. Lazio àwọn náà jẹgba lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo. Lille àti Juventus tó bá di aago mẹ́jọ ó kù ìṣẹ́jú díẹ̀ kó lò ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò máa láǹfààní láti gbìnà yá. Bákan náà ẹ̀jẹ̀ ń kúrò níbẹ̀ ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú ó di orílẹ̀-èdè Germany níbi ìdíje German Bundesliga. Augsburg ọ̀nà ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund ẹnu mi àgọ́. Borussia Dortmund ti jáwé olúborí lánàá. Augsburg wọ́n na Borussia Mönchengladbach pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọ kan. Hoffenheim wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Werder Bremen pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo. RB Leipzig wọ́n na St. Pauli pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan. Stuttgart wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọ kan. Bayern Munich wọ́n padà jáwé olúborí lónìí o. Wọ́n na Wolfsburg pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo. Bó ṣe rí ní orílẹ̀-èdè Germany níbi ìdíje German Bundesliga òun náà nìyẹn. Lórílẹ̀-èdè Spain níbi ìdíje Spanish La Liga a kú ìpalẹ̀mọ́ o. Ìpalẹ̀mọ́ kíni El Clásico èyí tó fẹ́ wáyé ní ọ̀la láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àti Real Madrid. Bó bá ṣe ń lọ màá gbé yín débẹ̀ lálẹ́ òní ni kò ní dọ̀la. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lónìí ní orílẹ̀-èdè Spain níbi ìdíje Spanish La Liga Elche àti Deportivo Alves ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n jọ gbá.

0: 7540. Òun lójú òpó dọ́dọ̀ tèmi. Akọni mi lórí pápá. Ta má sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù tó tí wọ́n wà versatile. Kò sí ibi tí ò lè gbà ṣùgbọ́n ibì kan ni ó ló máa ń sábà gbà jù. Tẹ bá gbé sọ́wọ́ iwájú, a ṣe dáadáa. Tó bá wà lọ́wọ́ yìí náà, a ṣe dáadáa. Tó bá wà lọ́wọ́ àárín, a tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Ta wá ni akọni mi lórí pápá? Ọmọ orílẹ̀-èdè Ghana ni. Ṣẹ̀yìn mọ̀ ọ́. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o, orúkọ yín. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o. Orebete. 081-261-35-740 tàbí 080-77-39-50-56 080-77-39-50-56 tàbí 081-261-35-740. Òun lójú òpó tó dọ̀dọ̀ tèmi. Ta ni akọni mi lórí pápá? Ọmọ orílẹ̀-èdè Ghana ni. Ọmọ orílẹ̀-èdè Ghana. Ó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ ní orílẹ̀-èdè Ghana. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o, orúkọ yín àti bí tẹ́tí ń pè mí. Ẹ kalẹ́ o, orúkọ yín àti bí tẹ́tí ń pè mí. Ẹ bá mi gbóhùn sókè. Ẹ̀lọ́. Mr. Rashid láti Ọbántoko.
1: Ti.
0: Dìde Drogba. Dìde Drogba. Wow. Tẹ bá gbà á, máa jẹ́ kẹ gbọ́, ẹ máa bá mi bọ̀ lórí ètò. Ẹ̀lọ́, ẹ kalẹ́ o. Yes, sir. Orúkọ yín àti ibi tẹ ti ń pè mí.
2: Ṣéun láti Abẹ́òkúta.
0: Kí lẹ ti pe orúkọ yín, sà?
2: Ṣéun láti Abẹ́òkúta.
0: Ṣéun láti Abẹ́òkúta. Ta ni akọni mi lórí pápá?
2: Michael Ezien.
0: Ok. 8174 ló gbẹ̀yìn nọ́mbà yín. Ok, tẹ bá gbà máa jẹ́ kẹ mọ̀, ẹ máa bá mi bọ̀ lórí ètò. Dìde Drogba, wọ́n mẹ́nubà. Mike Hazen, wọ́n mẹ́nubà. 081-261-35-740. 081-261-35-740. Tàbí 080-77-39-50-56. Òun lójú òpó dọ́dọ̀ tèmi. Ta ni akọni mi lórí pápá? Ọmọ orílẹ̀-èdè Ghana ni. Ọmọ orílẹ̀-èdè Ghana ni. Orílẹ̀-èdè Ghana yìí náà ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ tó fi di wípé ó di èrò ilẹ̀ òkèrè. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o, orúkọ yín àti bí tẹ ti ń pè mí. Ẹ̀lọ́ ẹ. Kí lorúkọ yín, sà?
2: Ayuba Oseyomi láti Ìpókíá.
0: Ayuba láti Ìpókíá. Ok, ta ni akọni mi lórí pápá?
2: Mike Eze.
0: Kí lẹ pè?
2: Mike Eze. Bẹ́ẹ̀ni.
0: Ok, 6114 ló gbẹ̀yìn nọ́mbà yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok, tẹ bá gbà máa jẹ kẹ gbọ́. Ó dẹ̀ ni méjì. Ṣùgbọ́n mi ò ti gbà. Ọmọ orílẹ̀-èdè Ghana ni. Ó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù tó pọ̀ lórílẹ̀-èdè Italy. Ó ti láǹfààní láti fi àdàgbà ètò ọ̀rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lásìkò yìí. Ó ti ṣojú fún orílẹ̀-èdè rẹ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀. Ilẹ̀ Adúláwọ̀ AFCON 2 ló ti ṣojú fún orílẹ̀-èdè rẹ̀. Ẹ jẹ́ ń gbọ́ tẹnìyẹn, ẹ̀lọ́ ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ sà, orúkọ yín àti bí tẹ ti ń pè mí.
2: Orúkọ mi
0: ni Kébé Kébé Arúnà. Kí lẹ Ok, ta ni akọni mi lórí pápá? Michael Hazen, ok. Tẹ bá gbà máa jẹ́ kẹ mọ̀, sà?
2: No. Ok.
0: Ẹ̀lọ́ ẹ kalẹ́ o, orúkọ yín àti ibi tẹ ti ń pè mí.
2: Ẹ̀lọ́.
0: Ẹ kalẹ́, sà? Torí lọ́pẹ́ láti bo, sà?
2: Láti
0: ṣàjẹ́, ta ni akọni mi lórí pápá?
2: Asamu Amugia.
0: Kí lẹ pè?
2: Asamu Amugia.
0: Asamu Amugia. Okay, 5561 lo gbe yin number yin. Okay, te ba gba ma je ke mo. E ti gbo, awon ti menu ba Asamogiyan. Won ti menu ba Michael Hazen. Won ti menu ba Didi Drogba. Tawa ni akoni mi lori papa.
1: Ti jide ile.
0: Won ti soju fun iko agbabolu kan lorilede Gesi. Koda nigba to wa pelu iko agbabolu yi lorilede Gesi o lanfani lati gba ife eye ta mo si FA Cup pelu won ni igba na. O se dada o dabi edun ro bi owe fun iko agbabolu ye. O to di bi pe iko agbabolu kan lorilede Italy won se be won ra. Nigba to wa darapo mo iko agbabolu yi lorilede Italy. O de lanfani lati gba idije league. Orile idije league orilede Italy. Koda ta ba so nipa Champions League o tun di lanfani lati gba idije UEFA Champions League pelu iko agbabolu to o lo darapo mo. 08127495050 yin te ba mo ojo opo yen ti wa ni sisile o e le soju abe ni ko e lo e kale o e lo e kale o won ti se ton e lo e kale o e kale sa oruko yin
3: pele adila wa lo pele ta be ku dai bai
0: okay tani akoni mi lori papa
3: aba e le ten so yen o play ni terminal
0: emi o mo o
3: o gba champion ti pelu mori o
0: emi o mo o o sha soju
3: o je ni e o ah in ba ni no to ruko ni si ma pe pada
0: o da
3: o je
0: oni ta won ba ranti awon yo pe pada eyin ranti abi eyin ti mo o ye pe wole 081-261-35-740 tabi 080-77-39-5056 oun lojo opo to doro temi omo orilede Ghana oun ni eni tin se akoni mi lori papa lale oni o ti soju fun iko agbabolu orilede re daada ta ma so nipa idije AFCON igba meji ototo oun lo lanfani lati soju fun iko agbabolu orilede re ta ma so nipa idije ife eye agbaye World Cup meta oun lo ba won lo elo e kale o elo e kale o
3: e kale
0: sa orukun yin ati bi te tin pe mi hello orukun yin hello se wa nbe on ti lo hello e kale o
3: hello
0: e kale sa
1: ti jide
0: orukun
3: mi jamiu adeyemi
0: lati bosa lati oke saje tani akoni mi lori papa
3: montari ni montari
0: so dan yin loju abe yin na kan ngezi ni e kan pelu gbogbo alakale ohun amuye ti mo lakale ye e tun tenumo so dan yin loju pe ni yi
3: o da mi loju montari
0: o da te ba gba e ma ba mi bo ma je ke mo
3: okay
0: oh yeah e je ka te so waju emi o te mi o ba won lowo si rara mo ti reni to menu ba Michael Hazen mo reni to menu ba Didier Drogba mo ti reni to menu ba Montari mo ti reni to ani o mo rile de Ghana ohun ni eni tin se akoni mi lori papa o de da bi edun ro bi owe se ba ranti ife se won se kan koju orile de Uruguay nibi ti omo Suarez yen ti fi owo o wa nbe o wa pelu won lojo ta n wi ye 08126135740 elo e kale o oruko yin ati bi te tin pe mi elo e kale sa elo e kale sa oruko yin ati bi te tin pe mi ki le ti wo oruko yin sa okay, tani akoni mi lori papa.
4: Chile Montari.
0: Ki le pe?
4: Chile Montari.
0: Chile.
4: Chile Montari.
0: Ah, o da o te ba gba ma je ke mo 8948 lo gbe yin number yin. Okay, should they dine load you? Eh, what da? Woman ro awon eyan lati farabalẹ gbọ mi daada. Mo man gbianju lati ran awon eyan lowo nipa mi menu ba awon kan to ye ki e mo nipa awon akoni yi lori papa. Ko le rorun fun yin lati mo eni ti mo nso. Mo tun wa la gbogbo e kale. E tun fe ma gbe mi gba bo mi. Elo e kale o. Elo e kale oru. Elo e. Ki le ti koruko yin sa? Adekini
5: Ben sir
0: lati busa
5: lati loburo
0: lati
5: loburo
0: loburo okay tani akoni mi lori papa
5: Michael
0: Asian okay te ba gba ma je ke mo sa e ma ba mi bo lori eto
5: Ben sir
0: awon na ti menu ba Michael Asian elo e kale o ipin yan rebete 081-261-35-740 tabi 080-77-39-50-56 080-77-39-50-56 tabi 081-261-35-740 ohun loju opo to do temi o abala koko la waye lori eto lori papa plus nikoni eagles 7 sport radio 103.7 fm tafidi kale si lu ape okuta tin solulu ipinle ogun ni orilede nigeria lpp leto pelu emi omo yin ololufe yin samuel owo yemi fele fele laye fele ni gbogbo eniyan mo mi si emi ko olorun ba oke lo nfun mi se ni gbogbo igba enikan ti wa nbe elo e kale o Eka lesa oruko yin ati bi te tin pe mi Oluwa pelu mi tani akoni mi lori papa
5: akoni te so asamogiyan mi
0: asamogiyan asamogiyan okay 3947 lo gbe yin number yin okay te ba gba ma je ke mo elo e kale hello elo e kale o Hello, Ekale. Eh, you're not here, bit you. 081-261-35-740. Hello, Ekale.
5: Hello, Ekale.
0: Ekale, sir. You're going to be 13 p.m.
5: Lukman Ramon.
0: Lukman Ramon. Tani akoni mi lori papa?
5: Gian Asamoah.
0: Gian Asamoah. Gian. Eh, ripe mo tu ba yin emphasize. Should tani loju, sir? Pelu gbogbo nkan ti mo so yi nipa eni yi. Okay. To ba je ohun ni ma je ke mo. E je ka ma babo. Oro yen ti fe ma jora won bayi. Awon eyan kan ti menu ba oruko kan. Awon eyan kan ti menu ba oruko kan. Mo ti le so di mo pe bi orisi oruko merin. Oruko meta lawon yan tin menu ba eyin na le lanfani lati da si o tori mi o ti ri eni to soju oju abeniko 081-261-35-740 081-261-35-740 tabi 080-77-39-50-56 080-77-39-50-56 tani akoni mi ni ore papa Taba wa soro nipa koni mi lori papa e je ki ma tun sun yin si waju de boya e tun le gba bi mo

0: ikọ̀ agbábọ́ọ̀lù kan wà lórílẹ̀‐èdè Italy. Ó jẹ́ wípé ó ti ṣojú fún àwọn méjèèjì. Àwọn méjèèjì jọ ń pín stadium lónìí. Akọni mi lórí pápá ta bá ń sọ̀rọ̀ nípa àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó ń pín stadium lónìí orílẹ̀-èdè Italy. Akọni mi lórí pápá ti ṣojú fún àwọn méjèèjì. Ó dẹ̀ ti láǹfààní láti gba ìdíje UEFA Champions League pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yìí lórílẹ̀-èdè Italy. Nígbà tó wà lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, ó láǹfààní láti gba ife ẹ̀yẹ FA Cup pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù yẹn lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Nígbà kan wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí All-Star Player níbi ìdíje AFCON. Ẹ̀lú ẹ̀kalẹ́.
1: Láti
0: Sabo, ta ni akọni mi lórí pápá sá?
1: Sule Mutari. Ó pè fún Inter Milan.
0: Ṣé torí pé àwọn èèyàn ti ń mẹ́nuba orúkọ yìí, èyí náà wá fẹ́ tò sí wọn lẹ́yìn?
1: Ó pè fún Inter Milan.
0: Ẹ̀rọ dáadáa o, ẹ jẹ́ kí n tún fún yín ní second chance, kẹ́ ẹ pè padà.
1: Sule Mutari, ó pè fún Inter Milan.
0: Ó da yín lójú. Ṣé mo pa agbábọ́ọ̀lù kan náà wà tó ṣojú fún àwọn méjèèjì náà?
1: Ó da.
0: Tẹ́ ẹ bá gbà á, máa jẹ́ kí ẹ mọ̀. Ẹ máa bá mi bọ̀ lórí ètò. Ta ni akọni mi lórí pápá? Akọni mi lórí pápá ṣe nǹkan kan. Èyí tó mú kí wọ́n yọ ọwọ́ rẹ̀ kúrò. Èyí tí ó mú kí wọ́n fa orúkọ rẹ̀ yọ lára àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ ṣe àmúlò níbi ìdíje kan. Nítorí kíni? Nítorí ó sọ̀rọ̀ àlùfàǹṣà sí akọ́nimọ̀ọ́gbà rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí balógun lórí pápá, fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana ní ìgbà náà dá sí ọ̀rọ̀ yẹn. Wọ́n láǹfààní láti dá ẹni tí ń ṣe akọni mi lórí pápá padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana. Níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé, nígbà tí orílẹ̀-èdè rẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany, nígbà tí orílẹ̀-èdè rẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Uruguay, akọni mi lórí pápá wà pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ní ìgbà náà. Ṣé ẹ tí mọ́ ni? Ẹ̀lú ẹ̀kalẹ́. Ẹ̀lú ẹ̀kalẹ́. Ok.
1: Mutari ni o play ni on the morning ni en San Siro so fi gba Camila so fi gba support league.
0: O da yin loju abi to o da yin loju
1: mo gba ni
0: so da yin loju
1: igbati mo ko wa ilapo yen oruko san pa mi lori mutari ni o clip mo pa ni mo clip ni o
0: ma nkirun eyin mo deledele. Kò séwu. Tẹ́ ẹ bá gbà, máa jẹ́ kẹ mọ̀. 7256 ló gbẹ̀yìn nọ́mbà yín. Ó yá, ẹ jẹ́ ká máa bá lọ. Tàbí 080-7739-5056. Ta ni akọni mi lórí pápá? Mo sọ di mímọ̀ fún yín wípé àbúrò akọni mi lórí pápá agbábọ́ọ̀lù náà ni òun náà. Òun ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Russia. Gbajúgbajà oníṣòwò obìnrin ọmọ orílẹ̀-èdè Ghana ni akọni mi lórí pápá fẹ́ ní ọdún 2010. Ó dẹ̀ ní ọmọ kan. Ẹni tí ń ṣe akọni mi lórí pápá yìí, bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn ó mú ẹ̀sìn rẹ̀ ó mú lókùnkúndùn púpọ̀ púpọ̀ kì ń fi ẹ̀sìn rẹ̀ kì ń fi ṣeré o ta ni akọni mi lórí pápá mo fẹ́ fi abala yìí sílẹ̀ ni o mo dẹ̀ láǹfààní láti gbọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn bíi méjì sí mẹ́ta kí n tó fi abala yìí sílẹ̀ kí n tó tẹ̀sọ́ wájú ẹ̀lọ́ ẹ kalẹ́ o ẹ kalẹ́ sà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí kí lẹ ti orúkọ yín láti mòwe ta ni akọni mi lórí pápá sà kí lẹ pè ṣó da yín lójú àbí torí àwọn èèyàn tí ń pe orúkọ yìí èyí náà wá fẹ́ ẹ dẹ̀ ro dáadáa ẹ bá mi ro dáadáa ó da yín lójú
2: bẹ́ẹ̀ni sà mò ń gbogbo ọ̀dàdà sà
0: mo mọ èmi ò mi jiyan ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tí mo là kalẹ̀ yìí ẹ mọ̀ pé gbogbo nǹkan tí mo là yìí kì í ṣòun ẹ dẹ̀ tú ẹ jẹ́ fún second chance ẹ pè padà àbí ẹ sì fẹ́ tẹ ó dà tẹ bá gbà máa jẹ́ kẹ mọ̀ ẹ jẹ́ ká máa bá lọ. ẹ̀lọ́ ẹ kalẹ́ o ẹ̀lọ́ ẹ kalẹ́ o ẹ̀lọ́ ẹ kalẹ́ orúkọ yín àti ibi tẹ ti ń pè mí. ẹ̀lọ́ o sunday láti bo láti ṣóyọ́yè ta ni akọni mi lórí pápá. Orebete o 08126135740 08077395056 ẹ̀lọ́ ẹ kalẹ́ o ẹ kalẹ́ sà orúkọ yín àti ibi tẹ ti ń pè mí. Nice man ẹ kújọ mẹ́ta ó yá ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ sọjú abẹ́ǹkó. Kílẹ̀ pé kóló Sule Muntari àbí kílẹ̀ pé kóló Muntari. Ok tẹ́ ẹ bá gbà má jẹ́ kẹ mọ̀ nice man. Àwọn ní kóló Muntari. Ọ̀pọ̀ ìgbà wọ́n ti lóun akọni mi lórí pápá wá sí orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ta bá sọ̀rọ̀ nípa àwọn ìrìn àjò rẹ̀ ó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù méjì ní orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ta ni akọni mi lórí pápá. Mi fẹ́ máa ṣe bẹ́ẹ̀ mo fẹ́ máa palẹ̀mọ́ fún abala àkọ́kọ́ yìí nítorí pé àwọn ìròyìn wà tí mo fẹ́ mú wá sí ètò ìgbọ́ yín. Ipe kan ipe méjì ipe mẹ́ta ni mo láǹfààní láti gbé lásìkò yìí kí n tó máa tẹ̀sọ́ iwájú. Ẹ má gbàgbé o LPP lẹ́tọ̀ ètò ní LPP lórí pápá plus nìkanì eagle 7 sport radio 103.7 FM pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà abala kọni lórí pápá la wà yìí níbi táwọn èèyàn ti ń sọ ẹ̀lọ́ ẹ kalẹ́ sà orúkọ yín àti ibi tẹ ti ń pè mí. Ṣeun láti ìṣàjẹ́
1: Kúlé
0: ok 8948 ló gbẹ̀yìn nọ́mbà yín ọ̀dà tẹ́ ẹ bá gbà máa jẹ́ kẹ mọ̀ ẹ máa bá mi bọ̀ lórí ètò.

0: Hello, Ekale. Ekale, sir. Oruko yin ati bi te tin pe mi. Hello. Hello, Ekale. Oruko yin ati bi te tin pe mi.
1: Hello.
0: Hello, Ekale. Oruko yin ati bi te tin pe mi. Orebete. 081-261-35-740. 081-261-35-740. That be 080-7739-5056. Hello, Ekale.
1: Ekale.
0: Ekale, sir. Oruko yin ati bi te tin pe mi.
1: Lele lo soro.
0: Lati bo, sir. Oh yeah, Tania calling me lori papa sa. Ko need ki won wa kaakiri. Eyin na fe to seyin awon ton pe Muntari abi.
1: O se pe boya mo to si be fans mi ni.
0: Fans mi ni please. Okay. Mo ti gbo te ba gba ma je ke bo. Last caller. Ipe kan. Ipe kan soso. Tani 081-261-35-740. 081-261-35-740. Tabi 080-7739-5056. Hello, last caller. Ekale.
1: Ekale,
0: sir. Oruko yin ati bi te tin pe mi.
1: Lati
0: abe okuta tani akoni mi lori papa.
1: Akoni
0: Okay, ma je ke mo. Hello, Ekale. Ekale. Yes, sir. Oruko yin ati bi te tin pe mi.
2: Anula to Nikolobo.
0: Anula to Nikolobo tani akoni mi lori papa.
2: Sulemo Ali Mutari.
0: Se tori awon eyan poruko ye yi na wa to e ti wa lo fi tin yin kun.
2: Sulemo Ali wa ni orukọ.
0: Okay. Mo ti gbo te ba gba ma je ke mo e ma ba mi bo lori eto. Eagle 7 Sport Radio 103.7 FM. Tafidikale silu abe okuta tin so lulu ipinle Ogun. Mi o ni lanfani lati gbe ipe kankan mo. Tale ni ye ha. Ipe meji le kan soso. Elo e kale, e je nfoju kokoro gbe. Elo e kale o.
1: Elo e kale.
0: Ni papapa oruko yin ati bi te tin pe.
1: Oju ba yan re lo pe lati san bo.
0: O ya tani akoni mi lori papa.
1: Muntari
0: to dayin loju abeyin na nto si won leyin e de gbabo mi e gbabo e ma to si won leyin o da te ba gba ma je ke mo. Hello awon ti se tan lasiko yi ni bi ti mo de duro ye mi o ni lanfani lati gbe ipe kankan mo di abala ta ba bo si abala show logo ni ma ti lanfani lati ma gbe awon ipe yen loloko ojo kan e je nje ke mo kankan nipa koni mi lori papa ye o ti soju fun iko agbabolu lori sirisi opo igba awon iko agbabolu to soju fun orilede Italy ni won wa. Iko agbabolu meje lo de lanfani lati soju fun ni orilede Gese ibi to ti gba ife eye FA Cup pelu won nibi ti mo de duro yi mi o ni lanfani lati gbe ipe kankan mo e ma binu e fi sosun e fi para e je n teso waju nitori awon iroyin ere idaraya ti won wa pelu mi lale oni ki n se kekere e je n teso waju teyin ba sese n darapo mo wa LPP leto eto ni LPP lori papa plus pelu emi omo yin ololufe yin Samuel owo yemi fele laye fele ni gbogbo eniyan mo mi si emi ko olorun ba oke lo n fun mi se ni gbogbo igba oyawo e je kin lo fun isin mi orin yi oya come make we go two phase idibia ati awon olori kan ta mo si Saudi Soul awon ni won jo ko orin yi papo Eagle 7 Sport Radio 103.7 FM e je n lo soke lohun tin ba lo tin ba de ka wa teso waju si abala lori papa gangan.
3: orí ìfẹ́ mi fún bọ́ọ̀lù mo ti ṣe iṣẹ́ bricklayer rí mo dẹ̀ ti ṣiṣẹ́ níléeṣẹ́ búrẹ́dì ìgbà míì gan wà tó ṣe pé mo ti pọn mi tà fún yàn nílé rẹ̀ rí láti rí owó láti fi ra bàtà àbí láti fi lọ sí ṣẹ́ni. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé tí wọ́n bá ní ẹ wá sílùú Èbó kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún márùn-ún mẹ́rin tán ti bẹ̀rẹ̀ àmọ́ ìmọ̀ràn tẹ́mi máa ń gbà ni pé mo kọ́kọ́ ní sùúrù kẹ́ ẹ sì rí dájúdájú pé ibi tẹ́ ń lọ yìí ibi tí è sí ọ̀nà irú ọ̀nà. Tán bá ti ní owó kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan san báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí báyìí ẹ fún wa sí ìmọ̀ràn tẹ́mi ní fún àwọn èèyàn nílé. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England.
4: This is Eagle 7, 103.7 FM Sports Radio.
5: Orúkọ mi ni Israel Mobolaji Temitayo Oduwayo Oluwafemi Owolabi Adesanya ọmọ ọba ni mí.
6: Ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni lọ́nà fókọ̀s. Ẹ máa kẹ́ nìkọ̀ọ̀kan sọ fún mi pé ìkọ̀ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àbí tó fẹ́ dáwọ́lé wọn ò lè ṣe é. Ọ máa lè jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan sọ fún wọn pé ọ̀nà tó fẹ́ gbà rí ìkọ̀sọ́ náà bẹ̀. Orúkọ mi ni Olúwatóyin Lọ́ba Amúṣan. Èmi ni mo ní 100-meter record ní eré 100-meter hurdles.
7: Azizat Oshoala, agbábọ́ọ̀lù, Justin Bieber, àgbà singer. Orúkọ mi ni Azizat Oshoala, agbábọ́ọ̀lù fún Team Nigeria. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín pé ẹ lè make ẹ̀ nílé ayé nínú iṣẹ́kíṣẹ́ tó bá ṣe kó dídán ẹgbá bọ́ọ̀lù. Anything tó bá fẹ́ ṣe láyé ẹ̀ make sure pé ohun ẹ̀ láti ṣe ó dẹ̀ ṣe. Àwọn ẹbí ẹ̀ náà bá wọn sọ̀rọ̀ kọ́ support ẹ̀ kọ́ dẹ̀ gbàdúrà fún ẹ̀ very important. Orúkọ mi ni Azizat Oshoala, agbábọ́ọ̀lù fún Team Nigeria.
4: This is Eagle 7, 103.7 FM Sports Radio.
8: What's up, party people? My name is Adele Onyango, right here on Kenya's number one hit music station. Two legends on one song. Straight from Nigeria, we have Tuba Ba, and repping the 254 Saudi Soul. It is the fresh, innest jam. Come make we go.

àwọn fẹ́ gba àwọn fẹ́ ra agbábọ́ọ̀lù yìí wọlé. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá sílé, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìdíje league orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Kingsley Obieku, òun ló ti gbé òṣùbà káre fún bí ìdàgbàsókè ṣe dé bá ìdíje league orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ ọ́ di mímọ̀ pé pẹ̀lú ohun tóun rí yìí, àwọn àtúnṣe lọ́lọ́kọ̀ òjọ̀kan lòun ti rí níbi ìdíje league orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣọwọ́ tí àwọn adarí ayò bí wọ́n ṣe ń officiate níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan, òun lè sọ wípé ìdíje league orílẹ̀-èdè Nàìjíríà ní tòótọ́ ó ti gbà àtúnṣe, ìdàgbàsókè ti débá. Ó wá ní kí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú ìlànà yìí láti rí wípé ìdíje league orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀, ó jẹ́ ọ̀kan gbòógì ní ilẹ̀ Adúláwọ̀. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìdíje league orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ń tẹ̀síwájú. Jerry Murphy ni àwọn tiẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Porto, wọ́n sọ di mímọ̀ wípé ibi tó ti wá ẹ̀dẹ̀ gbìyànjú ẹ bá wa gbowó yìí wálẹ̀ kalẹ̀ ra Jerry Murphy sínú ikọ̀ agbábọ́ọ̀lù Porto. Ẹ má gbàgbé pé òun àti agbábọ́ọ̀lù kan tọ́jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tọ́jọ́ wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí ni wọ́n ti gba ìdíje league orílẹ̀-èdè Portugal pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Porto. Ní báyìí wọ́n gbìn àdéhùn àyálò ni Jerry Murphy bá wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Porto, ṣùgbọ́n ní báyìí pẹ̀lú bó ṣe ṣe wọ́n ni wọ́n fẹ́ rà á. Ẹ jẹ́ ń kúrò lọ́dọ̀ tiẹ̀, ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Kelechi Iheanacho, agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Celtic, tẹ́lẹ̀ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Celtic. Òun ló ti ń sọ ọ́ di mímọ̀ pé Kelechi Iheanacho ó ní àwọn ohun àmúyẹ kan èyí tó fi ń ní ipa rere nínú ikọ̀ agbábọ́ọ̀lù Celtic. Ẹ má gbàgbé pé lọ́wọ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, agbábọ́ọ̀lù yìí ń dá bí ẹdun, ó ń rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù Celtic. Gẹ́gẹ́ bí ẹnìkan tí ó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Celtic, John Hutchinson, òun lorúkọ rẹ̀ ló ti ń gbé òṣùbà káre ló ń kọrin ìyìn fún Kelechi Iheanacho látàrí bó ṣe ń dábí ẹdun rọ̀bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù Celtic lásìkò yìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé lónìí tí ìyá jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid, Ademola Lookman, ó pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ wà lórí pápá o, pẹ̀lú bí ìyá yìí bó ṣe jẹ wọ́n ó mà ṣe o. Ademola Lookman ó dẹ̀ ti bẹ̀rẹ̀ dáadáa o, kò yẹ kó wá máa fi àwọn nǹkan wọ̀nyí fẹ́ parí sínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Ó yá o, ìyẹn náà tó nípa ti àwọn agbábọ́ọ̀lù. Mo ti sọ ti Esther Okoronko fún yín wípé àdúrà la fi ń ràn lọ́wọ́ lásìkò yìí kó tètè stay fit, kó tètè padà lásìkò fún ìdíje WAFCON ti àwọn obìnrin.

Anko Adams òun náà ṣe bẹ́ẹ̀. Ó pẹ̀lú ikọ̀ agbábọ̀lù Sevilla láti na ikọ̀ agbábọ̀lù Espanyol pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan. Ẹ jẹ́ ká máa lọ sí ilẹ̀ òkèrè díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká sọ ọ́ di mímọ̀ fún yín wípé tá a bá sọ̀rọ̀ nípa orin ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup, wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Shakira àti Burna Boy ni wọ́n jọ kó orin yẹn papọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa release orin yìí ní May 14 ọ̀sẹ̀ tí ń bọ̀, ọjọ́ ìṣẹ́gun ló bọ́ sí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Bákan náà wọ́n dẹ̀ sọ di mọ̀ pé Rema òun náà yóò máa láǹfààní láti máa pẹ̀lú àwọn olórin kan láti máa fi orin dá àwọn èèyàn lárayá nípa ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Los Angeles ni wọ́n ti máa bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ohun tó ní ṣe pẹ̀lú opening ceremony nípa ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ṣé ẹ rí ohun tí mò ń rí ṣá níbi ìdíje ife ẹ̀yẹ tó wáyé kẹ́yìn? Davido wà ń bẹ́ o. Ṣé ẹ bá gbàgbé ẹ jẹ́ kí n ràn yín létí? Ó tún wá di wípé Rema Burna Boy, ṣé ẹ rí trend yẹn lágbo amúlùdùn? Naija no dey carry last. Ìyá lórí ọwọ́ yẹn ló ní wéréwéré ló ní wàrà ṣìṣà. Ǹjẹ́ ẹ máa sún lọ sí ilé òkèrè díẹ̀díẹ̀ nípa ti àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan èyí tí wọ́n ti ń ti apá abẹ̀yẹn wá.

lóní wẹ́rẹ́ wẹ́rẹ́ lóní wọ́rọ̀ ṣíṣà. Ó yá o, ẹ̀jẹ̀ máa lọ ní wẹ́rẹ́ di wẹ́rẹ́ nípa ti àwọn èèyàn tí wọ́n ti ń sọ̀rọ̀ lásìkò yìí. Ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea, Colum McFarlane, òun ló ti ń sàn kankan o. Ní pé ṣe fẹ́ gbọ́, àwọn agbábọ́ọ̀lù méjì kan wà tí wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní problem ní èní nígbà tá a kojú wọn. Àwọn agbábọ́ọ̀lù méjì wo ni akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ló mẹ́nuba? Ó mẹ́nuba Cole Palmer, ó dẹ̀ mẹ́nuba Malo Gusto. Ó ní àwọn agbábọ́ọ̀lù méjèèjì yìí caused Liverpool problems during both sides. Gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe wáyé ní èní, a mọ̀ wípé àmì ayò ẹyọ kankan wọ́n lo ẹ̀rọ VAR, ó ṣiṣẹ́ èyí tó yẹ kó ṣe. Ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ṣàgbá àmì ayò ẹyọ kankan pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní òní. Ẹ má wàá gbàgbé o, ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea òun ni ìdíje FA Cup àṣekágbá. Òpin ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí ni yóò gbiná yàwó. Manchester City ni wọn yóò dẹ̀ máa kojú níbi ìdíje FA Cup final. Ẹ̀yin ọmọ Chelsea, Alpha, báwo lọ́jọ́ náà ṣe máa rí? Ẹjẹ́ ń kúrò lọ́dọ̀ àwọn Chelsea, ẹjẹ́ ń lọ sọ́dọ̀ àwọn Liverpool. Why we failed to beat Chelsea? Liverpool manager Arne Slot, òun ló ti ń sọ ìdí pàtàkì tí àwọn ṣe kùnà láti fìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea níbi ìfẹsẹ̀wọnsẹ̀ òní. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje English Premier League. Ó ní tíìmù òun yẹn wọ́n struggle nígbà tí wọ́n ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lónìí. Ó ní eléyìí ló tún fà á tó fi di wípé àwọn ò rí dáúlà wọn lò láti sọ wípé àwọn fẹ́ jáwé olúborí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ó ní I think we started really well, scored a goal, got a big chance from a set pieces where we were close to scoring a 2-0, Slot said. Then in quiet large phase of the game, we struggled to control their six. They were constantly able to find them and set up an attack. And in Slot, òun ló ń sọ eléyìí ni pé àwọn struggle, àwọn ò lè kápá àwọn ti Chelsea dáadáa. Ní pé nítòótọ́ àwọn bẹ̀rẹ̀ dáadáa, kódà àwọn láǹfààní láti máa na ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea pẹ̀lú àmì ayò méjì sí òdo ṣáájú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Ṣùgbọ́n nǹkan padà yíwọ́ fún àwọn ló fi di wípé àwọn gba àmì ayò ẹyọ kọ̀ọ̀kan. Ó yá o, ẹ̀jẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn ti Arsenal. Kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ti Arsenal lásìkò yìí? Mikel Arteta, òun ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ o. Nípa àwọn agbábọ́ọ̀lù méjì kan wà tí wọn kò ní láǹfààní láti bá àwọn akẹgbẹ́ wọn kojú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United ní ọ̀la

Frommen und bei Maike Merino. O ni agbábọ́ọ̀lù yìí kò ní láǹfààní láti wà pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ní ọ̀la. Bákan náà, Julian Timber, ó ní òun náà bákan náà kò ní láǹfààní láti wà lórí pápá nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea, ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, ẹnu mi àgọ́ ni yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham ní ọ̀la. Ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ṣe wà lókè téńté o. Ta bá ń sọ̀rọ̀ nípa ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì EPL lórí ọwọ́ yẹn, ẹjẹ́ ń tẹ̀síwájú, ó di níbi ìpalẹ̀mọ́ ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Iran ni wọ́n ti fi ọjọ́ Àbámẹ́ta Sátọ̀dẹ̀ òní sọ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wọn yóò máa kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní ọdún tí a wà yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n wá bèrè fún àwọn kankan. Ẹ má gbàgbé wípé àwọn kankan ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Iran, orílẹ̀-èdè America. Eléyìí ló jẹ́ káwọn èèyàn máa ṣiyèméjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bóyá àwọn orílẹ̀-èdè Iran wọn yóò máa kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó fẹ́ wáyé ní orílẹ̀-èdè United States, Mexico àti Canada.

abala ṣíyọ lógo láwàyé ibi tá a ti máa láǹfààní láti máa gbóhùn ara wa ẹ̀yìn ti chelsea ẹ̀yìn ti liverpool ẹ̀yìn ti red devil manchester united ẹ̀yìn ti manchester city ọbàṣà ẹ̀yìn ti real madrid báwo ló ṣe ń lọ pẹ̀lú ti àwọn bayern munich àwọn ti bayern leverkusen àwọn ti borussia mönchengladbach borussia dortmund ní orílẹ̀-èdè italy ẹ̀yìn ti inter milan ẹ̀yìn ti juventus ac milan afa àsìkò ti tó ẹwà rep team yìí ẹ̀yìn ti tiwa nigeria ń bí shooting stars victories gateway remo stars ó yá o ẹwà aṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù yìí ibo ló kù sí ẹ má gbàgbé ohun pé tí ẹ bá ti láǹfààní láti pè wọlé lábala yé ẹ má yọ sọ́ọ̀nẹ́ẹ̀mù yín kúrò ìwọ obìnrin mò ń tẹnu mọ́ tó bá jẹ́ kẹ́mi ọládi púpọ̀ ló ń jẹ́ ó wà nílé ọkọ ni ó ṣe wà nílé bàbá rẹ ni gbìyànjú kó yọ orúkọ yẹn kúrò níbẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù tó bá ń ṣojú fún ni kó fi replace sọ́ọ̀nẹ́ẹ̀mù tiẹ̀ kẹ́mi manchester united àti yémi kẹ́mi man u kò ti yémi tó bá jẹ́ ọkùnrin ni wọ́n ní ajani ajánlé koko ni wọ́n ń jẹ́ gbìyànjú kó yọ ajánlé koko kúrò níbẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù tó bá ń ṣojú fún bó jẹ́ chelsea bó jẹ́ arsenal ni fi rọ́pò rẹ̀ ó ti yé mi máa mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù tó ń ṣojú fún nìyẹn bá a ṣe máa ń ṣe nìyẹn ní abala yìí tàpẹ̀ ní abala ṣíyọ logo lórí ètò lórí pápá plus nikoni eagles 7 sport radio 103.7 fm pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín samuel owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé fẹlẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí láì dènà pẹnu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ.

0: mo pa wa la ni goro mi ti pe ro ibanisoro awon eyan tin pe o igboro adaru ati nsumo be boya igboro adaru ti asna ba gba ife abi igboro ni daru lesi awon wo lo nje ijaya lasiko yi e je nsare fun yin ni awon isi fese won se yen eh ki to wa soju po no manama Lordly de Germany, Osborg, until now, Borussia Mother Glabach, Palamia, you met us here, you come, Offiam, wanting no Wida Bremen, Palamia, you are your concealed do, Arubi Leipzig, wanting no Iko, Agbabolo, South Poly, St. Poly, Palamia, you made you see a your come, Stuttgart, wanting no Bayern Leverkusen, Palamia, you met us here, you come, Bayern Munich, wanting no Wolfsburg, Mole, Palamia, you are your concealed do, Tobadiola, Unte, so what you? Ngege bi ati kowire ni orde de Germany ni bita ati Marie ko agbabolo hamburger ati Freiburg won won yo ma sebe koju ara won FC Colina ati Ebiam won yo sebe o ma koju ara won Mainz 05 ati Union Berlin awon na yo sebe won yo ma sebe koju ara won bawo ni table yen se ri ni orile de Germany tabansoro nipa idije German Bundesliga Bayern Munich lo wa loke tente leyin fese won se meta le logbon won ni 86 point ipo keji Borussia Dortmund lo wa nbe leyin fese won se meta le logbon won ni 70 point ipo keta RB Leipzig lo wa nbe pelu 66 point ipo kerin Stuttgart lo wa nbe pelu 61 point awon wo lo nwe ninu odo ifaseyin ta ba soro nipa idije German Bundesliga Wolfsburg St. Pauli ati iko agbabolu Edam bi won se totele ara won niyan o iyen je gege bo se je nipa ti idije league orilede Germany ta ma so nipa idije German Bundesliga oju opo yen re o te ba fe dasi LPP leto eto ni LPP lori papa plaza nikon eagles 7 sport radio 103.7 fm pelu emi omo yin ololufe yin samuel owoyemi fele fele laye 081-261-35-740 081-261-35-740 dabi 080-773-95056 080-773-95056 te batin lanfani lati pe wole e mo be se ma introduce ara yin e de ba wa se kini e ba wa gepete ki anfani le si sile fun awon elomi hello eni akoko e ka le huruko yin ati bi te tin pe mi e ka le sa huruko yin ati bi te tin pe mi kebe gunners lati abe okuta up gunners up gunners mo gbo yin mo o ya ba o lo la se ma je west ham le fe koju
1: la ma da a ma fon won se ni
0: e ma no won o sure fun yin ni o 3-1 le ma o da ko si wahala up gunners awon ti gunners yen awon niyan awon ni won kokko si abala yi won na ma no west ham lola pelu ami ayo melo meta si eyo kan tin ba gbon won dada 081-261-35-740 081-261-35-740 elu e ka le o oruko yin ati bi te tin pe mi awa niyan awa niyan olohun lo nto oruko yin ati bi te tin pe mi oya up gunners oya won tin e ma na lola bi se bo se ma ri niyan
1: obewude baba lola
0: irorun lo ma bade eyin na le ma nso pe pelu point meji pelu ami meji e ma gba o de ti wa bo so won yin bayi e de ti sumo be bayi e sha se yori dele leyin eleyi o ku Champions League olorun a fun yin se up gunners oya awon ti gunners ni e o di orilede Italy awon isi fese won se oni awon re o Cagliari won je gbamole won Udinese náà pẹ̀lú àmì ayò méjì sí òdo Lazio jẹgba mọ́lé ni o Inter náà wọ́n pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Leeds àti Juventus Juventus ti ń jáwé olúborí pẹ̀lú àmì ayò ẹyọkan sí òdo ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí 08126135740 ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí.
1: Up gunners.
0: Àṣẹ lọ ṣe pàdé ni. Ẹ lọ ṣe pàdé gbogbo yín lẹ wọn ń pè back to back. Oya, báwo lọ́la ṣe máa jẹ́? Kí lẹ pé àmì ayò mélòó?
1: Àmì ayò méjì
0: sódo. All right. Kò sí wàhálà. Up gunners. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí. Orúkọ yín. Kí lẹ pe orúkọ yín sà? Ẹ̀lọ́. Ok, up gunners. Oya, as it dey go. Kí ló máa ṣẹlẹ̀ lọ́la rin? 3-1, ẹ̀yin náà sọ bẹ́ẹ̀, 3-1. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Ok, lẹ́yìn yẹn ó di Champions League nìyẹn. All right, ẹ máa gba ìgún yẹn jẹ́. Ìgún tó ní kẹ́ máa gba ife yẹn, ẹ máa gbà. Ẹ máa wọ̀rì, ẹ máa mikàn, ẹ máa fòyà. Ẹ̀yin ti Arsenal. Orúkọ yín àtẹ̀ change. A change orí ò gbafe ID orí ń gbafe lásìkò yìí kò séwu 08126135740 08126135740 tàbí 08077395056 àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lọ́la rèé o Verona ní orílẹ̀-èdè Italy àti Como wọn yóò máa kojú ara wọn ceremonies àti pizza Florentina àti Girona Parma àti AS Roma AC Milan àti Atalanta bó ṣe máa jẹ́ lọ́la nìyẹn tá a bá sọ̀rọ̀ nípa ìdíje ti orílẹ̀-èdè Italy Italian Serie A báwo ni tébù wọn ṣe rí ní orílẹ̀-èdè Italy ẹ̀jẹ̀ ń gbọ́ tẹnìyí ná ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ bá mi gbóhùn sókè oyá orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí.
1: Ṣẹ́gun
0: Manchester ń pèsè. Oya, báwo ló ṣe ń jẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Man U. Hello. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣó tẹ̀yìn lọ́rùn? Ìtumọ̀ ni pé nǹkan tẹ̀ ń lé ọwọ́ yín ti bàábí. Ẹ wá fẹ́ máa fi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù ẹ fẹ́ fi máa ṣeré. Ó da bó ti gbọ́ yín. Ẹ fẹ́ yẹ kó gbà. Ó da kò sí wàhálà. Up Man U. Ṣe ti rí báyìí. Àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Arsenal, àwọn tí ń fi ojú hàn báyìí. 08126135740. 08126135740. Ẹ wá gbọ́ o. PSG yìí back to back final. Ẹ rántí nǹkan tí wọ́n ṣe fún Inter ní sáà tó kọjá. Arsenal ẹ dira o. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. Hello. Ìyẹn ti rebete. Lórílẹ̀-èdè Italy, báwo ni tébù wọn ṣe rí? Inter ló wà lókè téńté. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀, 36 matches, wọ́n ní 85 points. Ipò kejì, Napoli ló wà nbẹ̀. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 25, wọ́n ní 70 points. Ipò kẹta, Juventus tó ń jáwé olúborí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àmì ayò ẹyọkan sí òdo, àwọn ló wà nbẹ̀ pẹ̀lú 68 points. Ipò kẹrin, AC Milan ló wà nbẹ̀ pẹ̀lú 67 points. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́, àwọn wo ló ń wẹ̀ nínú odò ìfàsẹ́yìn ní orílẹ̀-èdè Italy níbi ìdíje Italian Serie A. Ceremonies, Verona àti Pisa bí wọ́n ṣe tò tẹ̀lera wọn nìyẹn. Odò ìfàsẹ́yìn, odò relegation, odò tó ṣeé ṣe kó gbé wọn lọ́wọ́ pẹ̀lú bí nǹkan ṣe dé dúró. Bó ṣe rí nìyẹn, tá a bá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Italy, Italian Serie A.